0: ẹ̀yin ọmọ obìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú tàbí fèsì ń sọ̀rọ̀ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá, ó lè fa ìrìbọ omi, ewu, jàm̀bá, ìparun ilé àti ohun ìní, pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín, ojúlé-iṣẹ́ ABPC nígbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún, àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbíi pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀sí ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátákó. Omi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà, kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹ lò. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ, àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù, kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gálọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná. Kò kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká, kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gálọ́gàá ìlú wọn ò fi hàn yín. Níwájú ewu ìkún omi, ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà 118 ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
1: ìlú. Ojú ayọ̀, ojú ọdún lọ sùn yọ̀.

0: bẹ́ẹ̀ni a ṣe débi àṣendé ìgbà fún olúwa ọlọ́run tí ó fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí ara ní àyàdé ọjọ́ tí ò ní agbẹ́rúkọ olúwa wáká àfihàn fún ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo tí a máa ṣe nínú ìfẹ́ tura kò ní pọ́ wa ní orí báyìí akíyin lọ́rọ̀kan ọ̀jọ̀kan gbọ́n ẹ̀tí ẹjẹ́ olólùfẹ́ wa ẹ̀tí ẹ̀ ń gbọ́n lójú ẹ̀tí ẹ̀ ń dúró tì wá ẹ̀tí ẹ̀ kì í fi ìgbà tó fi wá sílẹ̀ olúwa dúró tì náà lọ́jọ́ tì ní ayọ̀ fún yíò ọjọ́ ìtí ṣe ọjọ́rú ojúmọ́ kejìlé ní ogún oṣù ògú oṣù agẹmọ́mọ́ bínú ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n kí lẹ́ka sì bẹ̀ kó wá sí kò wọ aago mẹjọ ìrẹ̀lẹ́ ti kọjá ìṣẹ́jú mẹ́ta gẹ́gẹ́ sọ fún yín ọjọ́ tẹ̀lé pé a ó tún pàdé ní ọjọ́ ìní gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa bàbá wa bello jafaru akinyo bàbá wa alfa orelópé akinye bàbá wa vesan nímọ̀nà ọlọ́run akinye bàbá wa tìjánu mashidi akinye bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n kú ìyàwó abíyáwó ibẹ̀tẹ̀ àti gbóròhùn tó bí ọjọ́ mẹ́ta ṣe kò sí kankan àyọ̀ ló mọ̀jẹ́ fún yóò gbogbo bàbá wa abíyàwó ní nikola pẹ̀lú ẹ̀gbọ́n wọn bàbá pàtàkì kí ni ọjọ́ tó lè pẹ́ kú àsìkò wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n tún kù tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wa olúwa wà pẹ̀lú yóò kò lè gbòòrò fún yín àlàáfíà fún yín ní àkókò yìí láti lè ṣe ẹ̀rí pẹ̀tù ti ìgbé akínyín láfi àkókò àkí bàbá wa tí wọ́n ṣe sùmánù màjídì bàbá ilé èso sálámà yẹ kí ó pe àókè ọlọ́run kí a tó wọlé nìyẹn adúpẹ́ fún pẹ̀lú ìdílé ìpè ẹ̀kọ́ àsìkò láwọ àti ọlọ́run gbogbo ní ìṣẹ̀lẹ̀ sí yóò olúwa máa wà pẹ̀lú yín ayọ̀ nìkún ní àkókò yìí a máa lọ pẹ̀lú rẹ̀ wà ní.
1: Ọ̀rẹ́ ọlọ́yọ̀rì náà jí mú ọkọ̀ fíà tó fáìtù sí àná bàbá máa ń dẹ̀.

bẹ́ẹ̀ni ọpẹ́ ni ọyẹ olùwọ ọlọ́run wa ní ọjọ́ ká máa dúpẹ́ fún iṣẹ́ tí ọlọ́run ṣe ní ayé wa fún àwọn ètò wa mo sọ fún pé àti bẹ̀rẹ̀ àkókò ìsinmi fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ báyìí mo sọ pé àwọn ò ní sinmi lé okú lọ́wọ́ wọn ò ní sinmi lé àrùn lọ́wọ́ ààbò ọlọ́run tí ó dájú yóò máa wà nínú ayé wọn báyìí ẹ ṣàmì àdúrà kẹ fi wọ́rí pé ọlọ́run láàrin yóò máa dúró tì wọ́n ní gbogbo ìgbà fún ètò yìí àsopọ̀ àìpé fún àwọn ọmọ tó jẹ́ pé bóyá wọn àwọn náà fẹ́ láti jẹ́ kí ẹ̀rọ a máa gbọ́ òun ní afẹ́fẹ́ bí àwọn náà ṣe ń sọ̀rọ̀ ní àkókò yìí kí wọ́n náà wò ó pé àwọn náà àfẹ́jọ́ ọ̀kan láàrin àwọn oníròyìn ọjọ́ ọ̀la jẹ́ àǹfààní fún yín tí a ti rí pé ẹ̀yin náà ẹ̀ ti dọ́gba nípa rẹ̀ ní èdè ẹ̀kárọ̀ ẹ̀jíre àwọn ọmọ

bẹ́ẹ̀ni a fi àkókò yìí gbogbo àwọn ìdílé tí wọ́n nínú ẹkún òṣè ìbànújẹ́ akin yóò kí ọlọ́run tún yìí nínú àfi àkókò yìí láti kí ìdílé ìyá wa ti alápè ní màmá ìyá ńlá màrí ti alápè ní ìyá ǹbú ẹtí wọn jẹ ọmọ bàbá wa bàbá pàtàkì kan ti ní àdúgbò títíru bẹẹ bàbá káwó tí wọn jẹ pé tí ọlọrun ọjọ tí ò ní ìyá ǹbú jẹ akí gbogbo ìdílé yìí o ẹkú rọjú jẹ akí bàbá wa pàtàkì adrien tí wọn jẹ olùdarí ìjọ celestia ti àdúgbò títíru akí pé ẹkú rọjú bẹẹ ni àwọn ọmọ ǹbú àbúrò àzàkí pẹlú gbogbo àwọn tí wọn kù akí wọn ní ọjọ tí ò ní pé ọlọrun alájì ṣàkí pé ẹkú rọjú ẹkú ara fẹrapò gbogbo àwọn ẹgbọn àbúrò ẹkẹni kọkàn pé ẹkú àṣìdóòdì dé ọrùn nìyẹn torí pé ìyàwó ẹ ṣe ìtọjú tí ó yẹ fún wọn jẹ tí wọn sì jáde àrí pé àdúrà ńlá ni wọn máa gbà fún yìí o olúwa kó wà pẹlú yín o gbogbo ìdílé ìyàwó ìyá àǹbú tí wọn jẹ pé tọrọ ní ọjọ tí ò ní àwọn wọn ti dàgbà wọn ṣe àkókò tí ọlọrun fẹ nínú ayé jẹ kí ọlọrun kí ẹ jẹ kí a tó àwọn ìyàwó ní àkókò yìí o bẹ́ẹ̀ni ìbà fún olúwa ìbà ní lọ́rọ̀kan ọ̀jọ̀kan ní ọjọ́ tí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn oṣù méjìlá tí ń bẹ nínú ọdún kan ó tí mo fẹ́ ká jíròrò lórí nìyẹn oṣù méjìlá tí ń bẹ nínú ọdún kan à ń bọ̀ wá kí a lọ pẹ̀lú olúwa.

bẹ́ẹ̀ni ìbá fún ọlọ́run atúndúpẹ́kun ilé-ẹ̀kànṣe fún oore ọ̀fẹ́ tí a lọ́mọ sọ fún pé ní àkókò yìí mo fẹ́ láti jẹ́ kí a jíròrò nípa àwọn oṣù méjìlá ti ń bẹ nínú ọdún kan lórí ẹni àfẹ́sọ̀rọ̀ lọ́dún ẹ̀ ọ̀pá ìkọ̀wé láti jẹ́ kí ẹni àfọ̀kà kí ẹ dákọ̀ mọ́ wa lára àkókò yìí ó à ń bọ̀ wá.

0: bẹ́ẹ̀ni ìbà fún ọlọ́run bẹ́ẹ̀ ni akidile bàbá wa subiru dàbí tí àwọn àpapọ̀ àwọn jẹ́ pé ti ọlọ́run àwọn ọmọ pàtàkì arákùnrin maxi makin pé ẹkú ara fẹ́ra kó ẹkú àdúrótì ẹkú gbogbo ohun tí ẹ ṣe fún bàbá nígbà tí wọ́n láyé ẹ àti ìrìpẹ́ ti ń tẹ̀síwájú lágbà tí olúwa ojú òní tiyín o ọlọ́run àdúrótì gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ìfẹ́ táyọ̀ akinye àwọn ọmọ ẹgbẹ́ ètí ń ṣe ìran àpapọ̀ tí a lè pè ní vision communal kí ẹni àpapọ̀ àjọ tó ń pẹ̀kú alápẹ̀rẹ̀ kò olúwa kò dúró tì ní àkókò yìí mo sọ fún mi pé bí a bá sọ̀rọ̀ nípa ti àwọn oṣù pàtàkì méjìlá ti ń bẹ nínú ọdún kan ohun tí a ní láti mọ̀ ni pé àwọn orúkọ oṣù ní òde yorùbá kì í ṣe orúkọ kan tí a fún lásán láì jẹ́ pé ó ní ìdí a ó rí pé nígbà tí a fún àwọn orúkọ wọ̀nyìí ó fi ń ṣe àfihàn ìgbà tí ń bẹ nínú ọdún ètò iṣẹ́ oko àti ìgbésí ayé àwọn bàbá wa ní ìgbà náà ni a fi mú àwọn ọjọ́ àwọn àbí a fi kún orúkọ kọ̀ọ̀kan fún oṣù kọ̀ọ̀kan nínú oṣù méjìlá nínú ọdún yìí ó fi hàn pé gbogbo àwọn ọjọ́ tí àwọn orúkọ tí a fún oṣù kọ̀ọ̀kan ó dàpọ̀ mọ́ ó dàpọ̀ mọ́ àkọ́kọ́ ó dàpọ̀ mọ́ ìgbà ọdún ìgbà tí ń bẹ nínú ọdún ó dàpọ̀ mọ́ ètò iṣẹ́ oko àti ìgbésí ayé àwọn bàbá wa ni a fi fún àwọn orúkọ nínú oṣù méjìlá tí ń bẹ nínú ọdún kan ohun àkọ́kọ́ tí wọ́n fẹ́ láti jẹ́ kí ẹ mọ̀ ni.
1: Mo mú táwọn mi.

bẹ́ẹ̀ni a kí ìdílé Fálétí báyìí fún ìyàwó Madeleine Fálétí ọ̀rọ̀ pàrọ̀ jẹ́ ìpè tí ọlọ́run ní ọjọ́ ojúbọ̀ tí ó kọjá ní agbé ìyàwó sí ilé kẹyìn àkí gbogbo àwọn ọmọ ìyá wa ìpè ẹkú rọjú bẹ́ẹ̀ni àwọn ọmọ ìyálé náà pápá ìyàwó àti wọn ṣe pápá ìyàwó kejì tí wọn tún kùn láyé àkí pé ó pẹ fún wa ìyá wa ọlọ́run adó tí yóò ìjẹ́wò ìdílé yìí ṣàkíyàn lọ́rọ̀kọ̀jọ̀kọ̀ pé ọlọ́run rẹ láàánú àtúnyẹ nínú ìbànújẹ́ kò ní boríyìn àkíyàn lẹ́ka sí ọbẹ̀ ní àfíà kókó àkíyàn wa fẹ́tí ròde rìgà fún gbogbo ẹ̀ṣẹ́ owó ti ẹ̀ná ọlọ́run abùkún yìí lọ́pọ̀lọpọ̀ ayọ̀lùkún yìí o.

0: bẹ́ẹ̀ ni ọmọ àdúgbàlẹ̀ mọ̀ tiri pé ẹ ti ń fẹsẹ̀ rẹ̀ yóò ṣùgbọ́n a ní láti yóò ṣùgbọ́n ọ̀yẹ̀ kí a tún kọ́ ẹ̀kọ́ tí ó péye nípa ohun tí wọ́n jẹ́ àṣà wa bí mo ṣe sọ fún yín ẹ mo ní èyí tí ẹ mú ìwé ọ̀pá ìkọ̀wé ní ọwọ́ àti ìwé àjákọ́ ọ̀yẹ̀ kí ẹ máa kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí ó bá di ọjọ́ ọ̀la láti kọ́ àwọn ọmọ wa ní gẹ́gẹ́ bí ètò náà ṣe rí mo ní àwọn oṣù méjì láti ń bẹ nínú ọdún yìí àwọn orúkọ yìí oṣù yorùbá kì í ṣe orúkọ tí a fún lásán wọ́n ń ṣàfihàn ayé ìgbà ọdún iṣẹ́ oko àti ìgbésí ayé àwọn bàbá wa ní abẹ́rẹ́ lórí oṣù ṣẹ́rẹ́ tí ó jẹ́ àkókò ìtura àti gbígbẹ tí abẹ́rẹ́ ọdún titun mìíràn bẹ́ẹ̀ ni amúra iṣẹ́ oko òní àwọn àwa ẹ̀ka ìròyìn ìjìnlẹ̀ à ń pè ní ìkó ọdún ìkódún ìkódún ni à ń pè é oṣù kejì ni oṣù èrèlé tó jẹ́ àkókò ìbẹ̀rẹ̀ ìgbà tí oòrùn bẹ̀rẹ̀ láti mú bẹ́ẹ̀ ni à ń tẹ̀síwájú fún ìpalẹ̀mọ́ ọdún òní oṣù yìí ni a pè ní àlénà oṣù oṣù kejì ni a pè ní àlénà oṣù kẹta tí ń ṣe oṣù ẹrẹ̀nà ó jẹ́ ìgbà tí òjò ó múra láti máa já láti máa wá ǹjẹ́ òjò àkọ́kọ́ ó ń bẹ̀rẹ̀ sí ní jáde wá tó jẹ́ pé a ní àkókò yìí a lè bẹ̀rẹ̀ sí ní múra fún ètò ohun ọ̀gbìn yìí òun náà ni ó jẹ́ àkókò ẹrẹ̀nà yìí òun náà ni ó jẹ́ ọ̀kànlá ọdún lẹ́yìn àlénà ó jẹ́ ọ̀kànlá ọdún lẹ́yìn rẹ̀ ni tí a bá kúrò ńbẹ̀ ni a lọ ní oṣù igbe tí a dá pè ní abrila oṣù igbe yìí òun náà ni a rí pé ní àkókò yìí àwọn ewéko tó jẹ́ pé gbogbo àwọn ohun ọ̀gbìn ó bẹ̀rẹ̀ sí ní hù jáde pẹ̀lú nípa àwọn iṣẹ́ oko nìyẹn tó jẹ́ pé gbogbo rẹ̀ ó wá jẹ́ nǹkan tí ó wá ń tàn kalẹ̀ òun ni a pè ní ẹ̀wá ọdún ó jẹ́ oṣù kẹrin oṣù karùn-ún òun ni oṣù ẹ̀bíbì òun ni oṣù tó jẹ́ pé a rí pé àwọn nǹkan oko ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí i bẹ́ẹ̀ ni a rí pé àwọn ewéko ó ń dàgbà ní àkókò yìí òun ni ẹ̀sán ọdún oṣù kẹfà òun náà ni oṣù òkúdù mọ̀sọ̀pín nínú oṣù yìí ni a rí pé àwọn òjò bẹ̀rẹ̀ sí ní fi ìjókòó sí wọ́n bẹ̀rẹ̀ sí ní múra àti wáyé nígbà náà ni àwọn ohun ẹ̀gbìn wọ́n nílò pé àṣe ti ṣe ìtọ́jú rẹ̀ òun náà ni ẹjọ́ ọdún oṣù agẹmọ tí ó jẹ́ oṣù keje àbí oṣù kẹjọ oṣù agẹmọ èyí tí a pè ní oat òun náà ni oṣù agẹmọ èyí tí nínú rẹ̀ ni àbí ẹ má bínú oṣù agẹmọ òun náà ni oṣù èkeje nínú èyí tí a wà nísinsìnyí ó jẹ́ oṣù ìṣúyẹ òun náà ni èje ọdún tí ó jẹ́ àkókò tí oṣù òdò ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ ṣùgbọ́n ní àkókò a rí pé ó ti ń ṣe ní ìwọ̀nba ni kò tí ì rí bí ìgbà àwọn bàbá wa a dúpẹ́ fún ẹni tí ń pè wá kápá wọn alo ẹkọ rẹ o.
1: ọ̀kalẹ́ o.
0: a dúpẹ́ bàbá wa.
1: lẹ́sìn ẹ̀rọ àlùbá wo ni.
0: a dúpẹ́.
1: títí wo lóye.
0: bàbá akọjọ mẹta. a kú ìlú ẹsìn kú gbogbo ẹ bí nǹkan ṣe ń lọ o.
1: kẹ́míkẹ́ni ni mo bí n tó ẹ lánàá. Mo tù ú ní ọba ìta lọ ọ̀nà. Àmọ́ sọ́pọ̀ ní èdè ànágó lòkè ní ìbẹ̀ oṣù. Yọ jẹ́ ṣàkọ́kọ́ ba ikọ̀ ẹ̀yìn jẹ́ ṣàkọ́kọ́ yíyẹ ajé dé yé lẹ́ni jẹ́ òkú pẹ̀kọ́ àbúkù kejìlá lọ́jọ́ ẹ̀nà níbi òyìnbó àdúgbò ẹ̀kọ́.
0: Kejìlá.
1: Pásítọ̀ wa yín yàtọ̀ àlúlú.
0: A ó dé nínú ẹ̀ ṣé mo bẹ̀rẹ̀ lórí ìbẹ̀rẹ̀ ọdún ní ìkódún mo ní ìkó ọdún àfikún ọdún a wà mú ibi tí ó parí báwo la ń pè é yín sọ fún yín.
1: ìkó ọdún ni oṣù kejìlá lọ́jọ́ ni.
0: Èkejìlá kọ́ ìkó ọdún òun náà ni oṣù janvier ni a pè ní ìkódún. ẹ mú sùúrù kẹ́ máa ẹ máa gbọ́ wa bàbá wa ẹ má bẹ̀rù tí a bá ṣe tán ìgbà náà tí ẹ bá ní àwọn ìbéèrè ẹ lè sọ fún wa ẹ gbọ́ bàbá wa. Ẹ ṣeun adúpẹ́ fún yín a ó gbọ́dọ̀ ayé nígbà tí a bá dé lórí ètò yìí gẹ́gẹ́ bí a ó máa lọ ní ṣísẹ̀ntẹ̀lé mo sọ fún wa pé oṣù ṣẹ̀rẹ̀ òun náà ni oṣù àkọ́kọ́ jẹ́ ìkó ọdún òun náà ni oṣù ṣẹ̀rẹ̀ ìkódún nìyẹn ìkó ọdún ó fi kàwé pé a fi kó ọdún tí a ṣe ọdún èyí tí janvier náà a fi kó ọdún náà a fi kó onílẹ̀ ni òun náà ni a pè ní ìkódún. Òyí tí ń ṣe ti ìparí ọdún ona ni tabade be o je osu ope ona ni december osu ope ni o la pe ni eji odun in ma so fun bi o se ri nitori pe awa karo ejire oni bi a se mo akoko na ni mo so fun pe gbogbo eti awo baba wa se won se pelu igba o ntele igba leyin ni mo so fun pe osu sere ona ni osu akoko abi sere oni osu akoko ti abere si nwa mpa ti awon oko niyan ninu re ona ni ape ni iko odun osu keji ni erele ona ni ape ni osu aleno aleno ikeji ni tin se février osu keta ona ni mars mo so fun pe ona ape ni erena osu keta oni osu erena ona ni ape ni okunla odun osu keri ona ni osu igbe ona ni osu ekeri oni ape ni ewa odun osu ekaru oni osu ebibi ekaru ni osu ebibi ona ni ape ni esan odun nigba na ni a lo ni osu okudu ti o je osu ekefa o je ejo odun osu ekeje ninu eti a wa ni osu agemo osu keje o je eje odun osu agemo ona ni o je osu keje ona ni eje odun osu ekejo ona ni osu ogun ona ni osu ti a o bo si ti a na pe ni ut osu ogun yi o je osu kan ti o ro mo awon ohun kan ti o ni agbara ogun ta ba mo awon gbo wa la mo ogun ogun eti a mo saba bo yi o je akoko to ri pe awon a n sise be ni a n tera mo awon ise ni akoko yi ohun na lo je efa odun ohun na ni osu ogun osu owewe nigba na ni a ri pe ojo bere si ni dikun die to ri pe amura lati se kin lati kore wa ninu ile awon ohun oko ni ere oko lati ko wa ohun na ni arun odun ni a pe ni osu tin se eke wa oni osu owara ni igba na ti ri pe a ti bere si ni ko awon ohun ti o je ere oko e ti o se pataki a bere si ni ko ti a o ma bere si ni gege bi ayo nitori pe nigba ti a ti ri pe a ko awon oko won yi tinu wa dun abe si ni yayo ni oni ape ni erin odun oni awon sawo pe ni edon ko lo yan pe ni de sabe edon niyan be ni osu ekekunla oni osu belu ona ni novembre ni osu belu to je pe ni igba na ori pe akoko na ni oye bere si ni waye to je pe gbogbo awon ti ti ohun oko woni ati ko jo sinu aba anti mura lati lo ninu opin ti odun oni ape ni eta odun ti awon sarun tun pe ni eta dogun a ma se ni igba na be ni osu eti se ekekunla ona ni osu ope ona ni imore si olorun leyin ti a se gbogbo awon ise oko yi ta to je pe olorun bukun wa ni a lati dupe ka fi imore ka fi kan olorun oni a so pe o je ki olorun ko dabo gbogbo ti a se oni awon awa ikaro jire a n pe ni eji odun je eji odun niyen osu kejila ni eji odun osu akoko ni iko odun be ni mo so fun je anbere lati oke ti a fi n wale osu febri oni aleno baba wa ti o ba ti ya ni awo miran be ti e se ala ifun wa won ti ari ninu eti wa ti ale yi fun e ti e gbo wa ti e ba ni awo ibere 0 44 70 44 44 0 44 70 44 44 ti yawo
2: iwon iye ni ti baba

0: Benny, bi aba dupe ori ana oro mi gba ekurele o
1: ekurele o bani
0: a dupe baba wa
1: na mo to pada wa duro
0: eh o da ngo yin
1: eh e da kun baba mi inu mi abadun ti e tun pari eto se ko gbadu ibode ke tun tu awon kini e kan fun adada le kan se ka le gbagbo yin dada eh a se li ti kini elekeji ni wipe ni to ba ti ya ba to jo mi ran se ba to fe se leto kale fun wa e da kun awon osun won yin àwọn ọmọ kọ̀ọ̀kan tá a máa ń bí ní dédé àwọn àkókò yẹn ọyọ a fẹ́ mọ irú àwọn àkọsí àkọsẹ̀jáyé nǹkan tí àwọn ọmọ yẹn mú wá látòdì ọ̀rọ̀ pé àgbìn pé oṣù kọ̀ọ̀kan tí èèyàn ti ń bí àwọn ọmọ lóṣù kọ̀ọ̀kan àwọn bàbá wa ní ìgbà ìwáṣẹ̀ wọn ní ó nítumọ̀ àwọn ọmọ bá wáyé ní january gẹ́gẹ́ bí oṣù fẹ́rẹ́ tẹ́ ẹ sọ fún wa nísìn yẹn irú ọmọ bẹ́ẹ̀ tá a bá bí ní àsìkò bẹ́ẹ̀
0: oda baba kuda agbo igan ni e ma binu gugu e ko lagba ti olorun ati se iwade gugu a o se eto fun yin akin baba wa oriloke a ma tesi wa nitori pe e fe pe ki a tun se alaye lori awon ojo won yi akin lekan si awon ti won ku e le fun wa ni ohun to je ibere yin o 0144 70 44 44 a o ti tesi wa pelu sikiru ade balista.

bẹ́ẹ̀ni ọlá ni fún ẹnìkan kan fún gbogbo ẹ̀ǹtì ẹ̀ tí ń dúró tì wá o darapọ̀ ní ọjọ́ tí ò ní. Adúpẹ́ akínyinlẹ̀ kan sí fún àǹfààní tiẹ̀ ní fún ẹ̀ǹtì ẹ̀ńbọ̀ alákòó gẹ́gẹ́ bàbá ṣe béèrè tọ́ yín ni. O ti fẹ́ máa béèrè tọ́ pé ètò rẹ̀ ní àwọn akókò àmọ́ láti jẹ́ kí àwa àmọ́ sáré láti máa wá ṣe ìwádìí lórí àwọn nǹkan wọ̀nyí kí ó lè jẹ́ àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan torí pé àti pé nígbà fún ìgbà púpọ̀ ohun kàtọ́ pé ó ti dí sí wa ṣùgbọ́n nígbà tí a ti ní irọ́ ọ̀fẹ́ láti jẹ́ kí nǹkan wọ̀nyí kí a tún máa ṣe àwárí rẹ̀ ó jẹ́ ohun pàtàkì tí a ní láti kàsára sí. Adúpẹ́ fún yín fún bàbá wa oore lópé alfa akin pé ẹkú ọjọ́ tí ò ní. Wọ́n ní gẹ́gẹ́ bí ètò wa òun náà ni oṣù àkọ́kọ́ ọdún òun ni à ń pè ní sẹ́rẹ́. Wọ́n ní ó jẹ́ àkókò pàtàkì kan tí ó jẹ́ àkókò ìtura àti gbígbẹ tí abẹ̀rẹ̀ ọdún tuntun bẹ́ẹ̀ ni àmúra fún iṣẹ́ oko òun ni a pè ní ìkódún ìkó ọdún òkàn pé lẹ́yìn tí a ti nítorí pé tí a bá bọ́ sí jàǹbì jẹ́ àwọn afẹ́kó ọdún náà ká kó kó ní ilẹ̀ ni a pè ní ìkódún ká kó ọdún ká kó kó ní ilẹ̀. Ká kó ọdún kúrò nílẹ̀ òun ni ìkó ọdún ká kó ọdún gẹ́gẹ́ bí wọn ò lè sọ́jà ni akékúrú èpè kó lè jẹ́ òkàtí ó lè yíwá ǹjẹ́ ká kó ọdún ọdún tuntun ká kó kúrò nílẹ̀ ǹjẹ́ oṣù yìí oṣù àkọ́kọ́ náà ni amúra láti fi kó ọdún kúrò ní ilẹ̀. Oṣù kejì òun ni èrèlé oṣù èrèlé ó jẹ́ àkókò níbi tí oorun ó mú púpọ̀ tó jẹ́ pé à ń bẹ̀rẹ̀ sí ọdún tuntun yìí fún ìmúra sí ètò oko òun ni a pè ní oṣù àlénà oṣù kejì ọdún nìyẹn. Oṣù kẹta òun ni èrèlé mo sọ fún yín ó jẹ́ àkókò tó jẹ́ pé oorun mú gan báyìí tó jẹ́ pé ní ìgbà náà àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tún oko wọ́n tún ṣe wọ́n tún oko ṣe àbí oṣù ẹrẹ̀nà òun náà ni oṣù kẹta ó jẹ́ oṣù ẹrẹ̀nà mo sọ fún yín pé ìgbà náà ni òjò díẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ báyìí tó jẹ́ pé a retí àwọn òjò àkọ́kọ́ mo sọ fún yín pé òun ni a pè ní oṣù ọkànlá ọdún nìyẹn ọkànlá ọdún ni à ń pè ní èdè ẹ̀kárọ̀ ìjírẹ̀ ẹ̀kẹ́rin ni oṣù igbe ní ìgbà náà mo sọ fún yín pé àwọn ewéko tí a nàpè ní vegetation wọ́n bẹ̀rẹ̀ sí ní hù sókè nínú àwọn oko tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní agbára ìgbà náà báwo ni àgbẹ̀ yóò ṣe kí àfiṣà ó máa ń jẹ́ ìnira fún wọn òun ni a pè ní ẹ̀wá ọdún. Oṣù ẹ̀kaàrún òun ni a pè ní oṣù ẹ̀bíbí ó jẹ́ àkókò tó jẹ́ pé dídé àwọn òjò oṣù bíbí òun náà ni oṣù ìdàgbàsókè tí ó lágbára nípa ti àwọn ohun ọ̀gbìn àti ọ̀pọ̀ nǹkan tí ó jẹ́ àwọn ewéko wọ̀nyí òun ni ẹ̀sán ọdún oṣù bíbí ẹ̀sán ọdún nìyẹn tí a ń pè yé ó jẹ́ oṣù ẹ̀kaàrún oṣù kẹfà ni oṣù òkúdù èyí oṣù tí ó kọjá lẹ́yìn mo ní ó jẹ́ oṣù pàtàkì fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé ìgbà náà ni àwọn ohun tí ó jẹ́ nǹkan oko àwọn iṣu àbí láti jẹ́ kí a máa gbé àwọn nǹkan tí ohun ọ̀gbìn ká máa gbé kalẹ̀ báyìí ìgbà náà ni a ní láti tọ́jú àwọn oko tí a rí òun ló jẹ́ ẹjọ́ ọdún nìyẹn. Èyí tó tẹ̀ ni oṣù keje òun ni agẹmọ nínú èyí tí a wà báyìí oṣù agẹmọ wa lamọ̀ ó jẹ́ oṣù kan bíi pé tábà amọ̀ agẹmọ ó jẹ́ àkókò tó jẹ́ pé òjò náà ó ti múra láti wáyé tó jẹ́ pé àkókò náà ó jẹ́ àkókò kan tí bíi pé bí agẹmọ ṣe rí tí ó máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí a rí pé oṣù náà ó wà nínú èrè pẹ̀lẹ́ ni a lè pè é sí ni wọ́n ní a pè ní èje ọdún bẹ́ẹ̀ ni nígbà tí a tẹ̀síwájú oṣù kẹjọ òun náà ni oṣù ogun nínú èyí tí a ó bọ́ sí èyí tí ń bọ̀ tí a lè pè ní út mo sọ fún yín pé ó jẹ́ oṣù kan tí ó ní agbára nítorí pé tábà sọ ogun jẹ́ àmọ́ òrìṣà pàtàkì ni fún àwọn ẹ̀ka àrò ẹ̀jíire tí a jẹ́ pé a fi àpọ́nlé fún òun jẹ́ àkókò agbára tó jẹ́ pé iṣẹ́ àti ìtẹ̀síwájú nínú àkókò èyí tí ó jẹ́ òtútù bẹ̀rẹ̀ báyìí òun ni ó jẹ́ ẹ̀fà ọdún oṣù kí tí ó jẹ́ oṣù ẹ̀kẹwàá tàbí ẹ̀kẹsàn òun náà ni oṣù òwèwè tó jẹ́ pé ìgbà náà òjò bẹ̀rẹ̀ sí ní dínkù díẹ̀ tó jẹ́ pé a ti ń retí láti ṣe ìkórè àwọn ohun oko òun ni a pè ní àrùn ọdún oṣù ẹ̀kẹwàá òun náà ni oṣù ọ̀wàrà
ti aba se pe o wa o je akoko ti a ti nse ikore awon ogbin lolokan ajokan ti igba na ni agbe inu re bere si ni don tori pe o ti ri awon oko won yi to pe o ti mu esu pupo jade je inu ni o je fun agbe o je erin odun ti a pe ni edun edun ni a ma pe ni le sabe be ni osu kekola ni osu belu o je akoko ti o wa oko awon ti ohun ere oko na ka ko sinu aba to pe amura lati wo inu odun odun ti tun bo wa si oju ona ti a npe ni eta odun niyan be ni osu kejila oni osu ope baba so ope o fe pe imore ni lati dupe lati fi kan olorun pe a koda lati ibere odun fi di akoko pe ta ki ngba ti a se kan nkan oko yi a koda mo ri ere pupo nje mo fe dupe a o ma fi ope wa kan olorun fun iwo ti o se nitori pe ki se awa na roju olorun lo roju na be ni ti le na ku ba ni ora to dara nkan rugu e ko ni da to ba si dara ka mo pe olorun papa lo fi agbara si ninu e ni a pe ni osu ope o je iji odun o ni iji odun ni leyin meji tan ni ambi an so si iko akoko iko odun o je akoko odun je iji odun ni osu kejila akini 0 44 70 44 44 a o ma re tin yo ti e ba ni awon ibere lati biwa olorun wa pelu yo ayo

bá wa bẹ̀rẹ̀ jàfàrà àgbòrò yìí ní ọjọ́ tuntun tí ó sì ti jàdùmá sódì àgbòrò yìí yóò bẹ́ẹ̀ ni àwọn tí ó kú bá wa mú nímọ̀nà ọlọ́run ṣe ò sí àgbòrò yìí yà wá bí àwọn ìbẹ̀tẹ̀ àwọn tí wọ́n ń dúró tí wà ní ojoojúmọ́ lágbàtúrò ojú òní tì yí ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n tún padà ní ago mẹ́sàn án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nígbà náà ẹ̀ tí ẹ fẹ́ láti kí àwọn ara yín ó ṣe pàtàkì pé nígbà tí ẹ ń ṣe ètò yìí ó yẹ kí a tún máa ṣe èyí tọ̀ ní àpapọ̀ láti máa kí àwọn ara wa pé wọn kú àkókò wọn kú ìgbà tí a ń lò lọ mọ ní èdè ẹ̀gùn kódà àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe ó yẹ kí àwọn ara pàápàá kí a jí dìde báyìí ni fún méjìlá péré ni ohun tí ẹ fẹ́ ká kí àwọn ara wa mọ̀ kí wọ́n pé wọ́n kú ìmúrasílẹ̀ ìnáwó wọn kú àsìkò wa ọlọ́run kó wà pẹ̀lú nǹkan wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí a lè sọ ní tí ẹ bá fẹ́ ẹ lè fi ránṣẹ́ lórí àwọn ẹ̀rọ wa tí a lè pè ní whatsapp ẹ lè pè lórí 69900501 69900501 tí a bá ti fi ránṣẹ́ pẹ̀lú fún méjìlá kẹ́kọ̀ọ́ ohun tí ẹ fẹ́ nu rẹ̀ a ó máa jíṣẹ́ rẹ̀ fún ní ọjọ́ tí ọ̀rọ̀ ní ago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a sọ fún mi pé fún àwọn wa tí wọ́n pé wọ́n fẹ́ láti jẹ́ kí àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ láti máa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ẹ lè sọ fún wọn kí wọ́n fi orúkọ sílẹ̀ ọgbà tí a ó ṣiṣẹ́ pẹ̀lú wọn láàrin oṣù méjì fún ìsinmi ńlá yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn tí wọ́n fẹ́ ṣe mọ́kànmọ́kà ní èdè wa àti ìdọ́gba láti jẹ́ kí àwọn náà kí wọ́n kọ́ ẹ̀kọ́ nítorí pé ní kíkọ́ èdè ni a tún ní ìmọ̀ nípa ó tí ó jẹ́ tiwa báyìí ọlọ́run dójú tiwa o ayọ̀ ni fún yóò á máa tẹ̀síwájú